0: कुलास तुमको वाफी
1: अंदेवनी मालगासराय नु मालगासरीनी संजीसिंगे रेफं पामतेनी मरेरेरी केफु कसकस चिम तेन सुन तेन मालगास दिलन दूसी dirany angano fizimianakavy ao antokantrano tsy misy ray miteny malagasy nitsony voazanaky ny hafa hatrany anaty fony raha sendra izay mpamangy miteny malagasy izy mianakavy ndrao mangasy azy tsy hai ny mamaly ireo malagasy avany voafatotsy ny hafa ny lela sy ny vavany raha miteny gasy zay miresaka aminy raisy ny mihitsy olona ambaniny ny teniny voahiny no ataony lazany fa mahamenatra ahy zato teniny razany zay ny zava-misy iainatsika taona inona ny toyny ahoana sy ahoana hoy a mamaly rehefa atso azy de honohono sisan'ny teny malagasy ny andro avy angamba aoka ho teneniny tsy olazaina tsotra tsy afeny teniny ny gasy de ando ny azy zay tsy leviny ny vahiny andi ny tombony andeviny
0: saotra tomboko lahy saotra tomboko vavy
2: aizay zany azay zany eto tanana ihany eto tanana ihany aona ny fandehany aona ny fijorony aona ny fipetrany aona ny fatoriny ya